0: in a portfolio investment.
1: Mm.
0: Atula rana e ka tun le ni na ko bale yawo yawa dada. Irufe ona merin ni owo ma ngba wole lati okere si apo ijoba. Ito wulo junu gbogbo won patapata ni nkan ti won pe ni FDI.
1: Hmm.
0: Foreign direct investment.
1: Oni o shara
0: bi won gbe ise wa mo ma fi di ile ise
1: sole.
0: Bene. Iyan gba yan sise.
1: Hmm.
0: Wa gbe won wa lati okere. Wa gbe won si banki. Banki ya ma fi owo won ma ya won won Nigeria lo wo le.
1: Hmm.
0: Wa ma san owo ori fun ijoba. Se ri pe ere yan ti lo re re re. Iyan lo san ju ton wole. Ikeji ni nkan ton pe ni royalty.
1: Mm.
0: Boya orilede yin ni ohun alumoni kan o.
1: Mm.
0: Ti en ta. Bi alepo wa. Ani gulu, ani gba alawo. Ta ba ta se ta to wo yen wole ona kan na tun ni.
1: Ona kan tun ni.
0: Iyen na de sun won.
1: O sun won daada.
0: Ta ba ta pelu la kaye. O sun won po.
1: Mm.
0: Iketa nkan ton pe ni foreign remittance.
1: Mm.
0: Foreign remittance yen ni pe lẹ́nu jọ mẹ́ta yóò ti pọ̀ bí rẹ́rẹ́.
1: Lórílẹ̀-èdè wa.
0: Ah, ní oṣù keje ọdún yìí owó tó wọlé sí Nàìjíríà lórúkọ foreign remittance nìkan ó súnmọ́ bílíọ̀nù kan dọ́là. Ṣé wọ́n ti jẹ́ foreign remittance? Foreign remittance tó bá pọ̀ jù débì kan lórílẹ̀-èdè ó gba kí àwọn aláṣẹ orílẹ̀-èdè yẹn jókòó pé kí ló ṣẹlẹ̀. Ṣé à ń ṣe dáadáa ni àbá ń ṣe lọ́nà kejì. Tẹ́lẹ̀ foreign remittance ò ga Nàìjíríà ṣùgbọ́n nísìnyí ó ti ga máa ṣàlàyé foreign remittance. Foreign remittance ni pé owó tí àwọn ọmọ ìlú tí wọ́n ti sá lọ òkè ta tó fi ránṣẹ́ sí àwọn ọmọ rẹ̀ bí àti ara wọn lé. Ẹ bá dẹ̀ wo nǹkan bí ọdún kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún sẹ́yìn àwọn Nàìjíríà ya o. Wọ́n ya.
1: Wọ́n já lọ.
0: Wọ́n ya. Iṣẹ́ tí wọ́n lè ṣe ńlẹ̀ bàbá wọn.
1: Lọ lọ ń
0: ṣe lọ́hún. Sọ wọn máa ń tọ́jú àwọn èèyàn wọn lé owó yẹn ń wọlé. Ìjọba dẹ̀ ń sọ fún wa náà bára reform táwọn ń ṣe náà.
1: Lára tọ̀.
0: Nǹkan táwọn èèyàn lè tán fínú fídọ̀ ṣe.
1: Tán fínú fídọ̀
0: ṣe. Tán lọ ń ṣe inú òtútù. Ìjọba ní bára ìṣe reform ni ìkẹta nìyẹn. Ìkẹrin òun ni portfolio
1: investment.
0: Portfolio tẹ̀sán. Ìtumẹ̀ ni orúkọ rò wọ́n á gbé wọlé nínú briefcase. Wọ́n á dẹ̀ gbé jáde náà nínú briefcase.
1: Bó ti wọlé ló ti jáde.
0: Bẹ́ẹ̀ni. Nǹkan tó bá fi ṣe ni pé wọ́n wá fi ra treasury bill. Wọ́n fi ra bond ìjọba. Owó yẹn á wọlé kẹ́tíkẹ́tí ló tọ́. Ní sáà kínní ọdún yìí ìyẹn oṣù mẹ́ta tó bẹ̀rẹ̀ ọdún yìí. Ó lé ní ìdá ogójì irúfẹ́ owó tó wọ Nàìjíríà tó jẹ́ portfolio investment. Ìyẹn ni pé tí 1 billion bá wọlé ní first quarter ojú yẹn lọ tí 1 billion bá wọlé $800 million níbẹ̀ portfolio investment.
1: Portfolio ni owó bọ́ndì.
0: Ṣé wàá mọ̀ nǹkan tó bá burú jù bẹ́ẹ̀. Lẹ́yìn ọdún kan kánítọ́ yóò bí òun náà fi ra ni o tá a fẹ́ gba owó yẹn padà. Ìjọba ti gbowó yẹn sọ́wọ́. Ìlé ń gun o.
1: Ó ń gun.
0: Dandan ni.
1: Ó ń lé sí.
0: Ó ń lé sí.
1: Ta ni wàá san?
0: Àní ìbásan lẹ́yìn yẹn tó gbà. Ìjọba ló gba ìjọba náà ló máa san. Average percentage tí wọ́n dẹ̀ gbé lórí bond àti treasury bill Nàìjíríà bí 18% ni ká pé. Ó ti lọ sí 23 rí. Ìtàn ṣe kán ibi 16% ni. Tọ́ka wá ti a fi sí 18. Ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé tó bá gbé $1 billion wọlé tó wà ní 18%. A máa láti fún wọn ní $180 million lé lórí. Lórí owó tí yóò dàṣẹ sílẹ̀ Nàìjíríà. Lórí owó tó yẹ pé kò ṣàǹfààní kankan fún àwọn
1: ọmọ. Fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé olóyè sọ ni? Nǹkan ẹ̀yọ̀nà náà yìí. Ṣóun ló fà tí Guardian fi kọ̀ròyìn pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pé aró òrókun aró òrọ̀ adìyẹ lórí afẹ́fẹ́ gáàsì pẹtiró àtọwọ́ ta fi ń wọkọ̀.
0: Ìyẹn lè fà á lọ́nà pé èyí tí ẹ kí ìjọba fi máa pawó ìjọba pawó òdìdì rẹ̀ ṣe ń gbọ́ mi o àfẹ́sàn ọmọ gan. Owó tó yẹ kó fi ṣàǹfààní fáwọn ọmọ ìlú wọn ti kò fáwọn ará òkè ta. Nǹkan lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. ṣùgbọ́n ṣe yẹn gangan ló fà á tí nǹkan fi wá mẹ́hẹ̀ bí.

0: ilé itan Nigeria nko
1: ki wa lo fa
0: ese nkan to fa ipo ti Nigeria wa le ni ni pe ijoba fe je ki awon Nigeria la nkan ti won la koja bayi lowo lowo lo fa ti Nigeria fi ri bayi
1: won se en so ko won mo mo ni
0: be lo ogun olohun gbogbo ko to nse lowo lowo bayi Nigeria o ko si nkan to seyin ijoba nbe
1: won mo si
0: ka be ka tu atu
1: to e sare tu
0: e se ti owo epo ba lo soke owo gbogbo nkan to wa ni ilu yen ma lo soke ni tu epo ba wale owo to wa ni ilu yen na o ma wale ikeji ni dollar ti dollar ba fi le di pe o ti lagbara ju naira lo rekereke ta mo lu ti ba won ni yen tori owo yen nkan te fe ra yen obolopo kan ta nlo Nigeria won ko wole ni
1: won ko wole be ni
0: fun alaye computer to awaju ayi ka ni pe iye je $100 e de fe ra computer yi nigba ti naira wa ni 150 $100 yen 15,000 le ma fe ra o se n tele oro yen
1: $15,000
0: le ma fe ra nisin ti dollar ti wa ni bi 140 kan kan yi 140,000 le ma fi ra
1: ni a fi ra
0: owo computer yen yi pada o
1: o ma le ni egberun
0: da to owo computer yen yi pada
1: ko yi pada o sugbon bi yan ba ba
0: la computer yen fe fi ra owo ni tetele o ti wa di paper bayi o lo fa bi ke fe wa ko lori ara won ko po da
1: o wa ga
0: fe fi le ra nkan kan to wo ti yi pada
1: ha
0: ijoba Buhari won ni ko float naira won ni ko devalue naira IMF paro le risi ko devalue o lohun le se minister for agriculture minister for finance Zainab Ahmed o ba mu ala burukule o ni ko devalue o lohun ni devalue o ni ko yo subsidy lori epo ni laye o ni ko le jo pe to n ba se kini yen aye naira aye nkan se awon Nigeria niyan ko de se
1: ko se
0: a kan bi olodo de bola me tinubu oju ese to debe o
1: lo ni
0: subsidy is gone oṣù kan oṣù méjì lẹ́yìn ìlànà wọ́n dìvàlù náírà kan tó bá wa dìbò tàbí rèé o kò wá mọ́ ńbẹ wọ́n ní wọ́n ń jà ní iran nípa ṣe wọ́n nàìjíríà
1: agbọ́yàn
0: ìsọkúsọ ọ̀rọ̀ gbà ni
1: kò kàn wá
0: kò fi ẹni sòrò tí wọ́n ń jà ní iran ló fà tá fi rìn pọ̀ ní 1.5 ojúbọ̀ ọjà yẹn ọyọ kan ti máa rẹ̀ pọ̀ ní 15,000 bẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ láti yàn níyàn iran ti won de gbe de bayi tani be tori e ya fi ma re bo ni 1.5 ibi ti kini en gan ti n sele yen gbogbo ro ni 50,000 fun liter kan be abi ni ni be to ni iran le ni
1: ibi to ti n sele gan to ti n ja
0: to ti n tu enara won pa to ba je be je ta si wa lara mi bayi to ti n ja lohun lo fa de afi ra gbo ni 1.5 o yo kan ma ta ibo nbe
1: na ni be be
0: ni ile to mole ni bayi ìjẹ́ yìí mọ̀ ìgbé jálá kan tó 14 naira ní ìran.
1: kí wá ló wá kí ni ti wá ń bẹ̀.
0: ọdún ọ̀sọ̀ yẹ yín.
1: ó yé mi
0: lítà kan epo pẹtiró kò tó 14 naira.
1: kò bẹ́ẹ̀ ni
0: ní ìran lé ní
1: kò tó ogójì náírà.
0: kò tó ogójì náírà.
1: àwa sì ní
0: ìkòkò wa ẹ̀ dẹ̀ ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ló fàtà sí tòmọ́ 1.5. àwọn kò jẹ́ kí ìjọba ṣe ìjọba ò ṣe. àwọn tí yẹ kí ìjọba ti dáàbò bo àwọn ọmọ àwọn orílẹ̀ tí wọn ní epo gan àwọn gan jáde síta bẹ́ẹ̀ ìyá gbọ́dọ̀ jẹ́ àwọn ọdún. abọ́sì bó ṣàwá ta lépo tẹ́ pé ibi ìwé àti ń wa epo a gbé epo wa lọ sí strait of hormuz a gbé lọ sí iran ẹ ò bá jáde ńlẹ̀ wa ẹgbẹ́ lé àwọn tó lè fọ́ lọ́wọ́ kí wọ́n fọ́ kí wọ́n dà padà fún wa kárẹ̀ tá ń lu wa ìjọba níbi láyé àfi ká máa ta fáwọn tó fẹ́ wà rà láti òkè ta tó jẹ́ fẹ́ pa owó iye tí a dẹ̀ fẹ́ lójúmọ́ kò tó iye tá à ń pèsè lójúmọ́ ìjọba ò rí ti wá rò àfikún owó wọlé ni nígbà tí ìjọba wa yọ lójú òkòrò ni nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọdún yìí iye tí wọ́n lérò pa àwọn máa pa lórí àgbá epo kan $65 $65 gan mo ti bu kun kò tó bẹ̀ o wọ́n lérò pa àwọn máa $64.85 nílẹ̀ tó mọ́lé ní báyìí 1.05 ni wọ́n ta àgbá kan ìyẹn níbi lẹ́yìn tó bá ti pa $65 yín tán ẹ sì rí $40 tó ṣẹ́kù ẹ ṣe kó owó yẹn kẹ kó lórí epo kẹkọ fi lo subsidy
1: káwọn fìdẹlú
0: ìjọba ń pa owó yàmàyàmà sápò lu wọn ní káwọn máa ní sòrò àwọn lè sọ pápò olú gan-an pa sí torí tẹ́ bá lẹ́yìn pa wọ́sápò olú tí ìlú rẹ̀ rí owó yẹn àpò olú kan náà pa yẹn sí wọ́n pa wọ́sápò ìjọba
1: tí wọ́n náà ṣe
0: bẹ́ẹ̀ ni àwọn ọ̀dẹ̀ fowó rèpo owó tí wọ́n náà fi ń rèpo ọdẹ ka ma ni suru awa ta ni epo a n fowo ta wa ra epo awa ta yan si po ton di erubu ku lori ton de ni ka ma ni suru o owo ti ona fi rebo awo ti won rebo
1: o pa ka so o pa ka so e wo afesare dodo oda afere ipolowo oja nigba ta ba pada de gege be omo ilede nigeria mo fe bi yin bo ni iroyin ta ka lo ro tuni se bo ti ri lapa atodo ti ninu egbo se gbogbo nkan derun afefe gas so derun se petiro atowo te fin wo moto so derun boya kin tu wa bere pe lo ganan ta petiro lapa todo ti yin ipe number ta nigba ta ba de latoju oja e mo yi kuro nbe o ikan ni wells radio 89.3 fm le tin gbo eto agbeyewo iroyin agbomogbe lo ro tuni e wo anbo

0: E kaabo pada si eto agbeyawo iroyin agbomogbe lori ikanni kanga agbomogbe Wells Radio 89.3 FM. To gege bi mo ti so ko to di pe a lo si oke lohun ta lo polowo oja ninu iroyin to jade looro toni nipa eje mu pe. Hello. E kaaro oruko yin ati bi ti e tin pe wa. Hello. Hello. Eti wole oruko yin ati bi ti e tin pe wa. E kaaro.
1: Agbolahun so.
0: Eh, bada Agbolahun e kaaro.
1: E kaaro. Ole so yin.
2: Honorable Wale bi.
1: Won si ma n pa Oluwoto Oluwon ni wo pa o.
2: Ami o.
1: E ma fe pa e Oluma fun indifi. Ma pa Oluwoto Olu. Won pa bari won pa bia bi won pa ton won pa o. Awa rin lokun won won pa riwo. E ma fe pa won ni e pa o. Eni Oluma fun indifi.
0: Ami.
1: Olo agba lo ijo ma tun yi kada la pada yi. Nigba kan gbogbo eyan ma ra fun tanti ni won bi enikan da ko fe ra fun tanti.
2: Fun gike.
1: No, big one, big that. In my report 25-20, go, first gate, new sub, Monday. Then, a lot of report back on 4,000, 3,000, if you report full time. You might pay, so it's a lot of people. Once you get somewhere, the Talika, the Palapatala, I told you, Talika, what's there, so Talika, what's the look? What's the Talika? What's the entire coach? I saw. You go back out, why me? Call on Kuayon. I won't buy a percent, I will call. I will call federal and foreign arrest investment.
0: Hello, e kaaro.
3: Hello, I'm a Kojumo.
0: Kojumo, look on your face. Think we were.
3: I'm coming. I'm doing that to you. I'm doing that.
0: What are they? I can't.
3: Sorry, we have been talking a lot. Let's go. We're going to get that. We're going to come back. In just about this day, I'm going to get to go. I'm going to see my religion. But I'm going to go to the church. Because if I know you, we're going to get the consequences in Egypt. That's something. I'm going to get out of here. Our religious tribalism only work mainly map about the minorities without considering religious and tribal issues. You don't come out here. Consent, your mountain sheep that daddy, I'm not doing so. Consent, your mountain sheep. Here, our judge governor in 1999, almost 25 years ago, called me local. How you see my dad alone? Allah, you are still my follower. You are still my. You don't see that Allah money here. Only that only one you know like when say our policy to what the previous government will check who man you know lara and they can do that got that money say subsidy could go without even checking what is on ground. I'm telling you, most of the banks are you, most of my year or subsidy me at the intense on you. Somebody do what you do, I have a solo, my manager for no matter what they will. My wife put 30 liters on there, that's 3,000 there. I don't do my share for IG, my share everything. If I want to go to a property to answer now, my money will be 170,000 naira at rate of 1,450 per liter. To buy the remote to know, voila. So I'm going to go to city for the government to do shit. Money is more money. We might be one loss that you buy money still, man. We go for any taxes to put in evidence. Hey, you know, ready for. Mama, I don't know what you put up with a motor for coming to start off in jail. So the jet play, see your share is up to the value. You are yard going about your man for life, I like 400 naira. I want them, I call it finally. Every time you're dead or low. She went to about dead or low. To buy your subsidy. It's a little bit for your man, one, you fool. Oh, my mouth is pissy. So the analog, I want to hear what you are too, about more than this. Analog, the amount of will piece of woeful generation, the next generation. If I want to be the one you want, but if you put the beauty, loony. I will.
0: I shall be the one. bo lo ti ri lapa odo yin be on afefe gas lo le nra atepo owo moto wo lo le fi wo moto gan number to wa ku le yi re 0916893 1000 0916893 1000 e je mi pe le yi hello e kaaro oruko yin ati bi ti e tin pe wa
1: e kaaro
0: e kaaro o
1: oloya akitile omo ni
0: oloya akitile e se o
1: Where is Sonny Mukin Karosa?
4: My chief Karosa.
1: And see me, Takusha.
0: A shale.
1: Terry. Hello, I'm not going to allow when you're told me, my lawyer, dear, and Louis Tower, don't you mean no lock below? And that when you're about Doko to our sorrow. Ah, you were told by Nico Costes, what that came to me. I'm telling you. Oh, I need the Colano. Brother, because we go away, we don't drink a car, we can't do the new job. Everybody is sorrow. Oh, because I told you, I need to rule. I said, I'm going to go to the information. I know you, you're going to go to the tower. No such thing, you go to the tower. If I told you, you're going to go to the tower. Say, yeah, we know what's going to be the problem. I'm telling you the truth. Àwọn èèyàn wa wa àwa ni problem ara wa tá bá dẹ̀ lọ change tá rò pé bóyá ta ṣe ṣe lọ yìí lọ́nà ìrìn àjọ máa ṣe lọ ọlọ́run ti bàjẹ́ wa pa I'm telling you mo kàn ka gas lọ́dọ̀ wa bí ni 1,420 naira wọ́n ta kg 1 kg ṣe yẹ táwọn rà tẹ́lẹ̀ nìyẹn Ọlọ́run aṣàánú wa lórílẹ̀-èdè yìí ó àwa tó kọ́ lọ sára wa ó ẹjẹ́ ká lọ kéèjì ó
0: ẹ̀ṣẹ̀wọ̀n lóye ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá
1: ẹ̀lọ́ ẹ káàárọ̀
0: ẹ káàárọ̀
1: ẹṣẹ̀wọ̀n ẹlọ́ ìsọ̀ni
4: alájì
1: ẹ ní kú láìláì
4: àmì àtẹ̀yìn náà sọ̀rọ̀
1: aláṣẹ ò ní fi yín lẹ̀ lọ ò
4: àmì àtẹ̀yìn náà sọ̀rọ̀
1: ẹ ṣe ò mo fún pẹ̀gbọ́n ni ẹ kú ọ̀rọ̀ lùi níṣòro kẹ̀kẹ́ nàìjíríà ṣùgbọ́n adarí la ní máa ń sọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tán sì ṣe màá sì torí pé ẹnì èmi nìkan rí oúnjẹ jẹ tí mo dẹ̀ ní fámìlì ká sọ pé ó sì ẹ̀wá kéré jù fámìlì mi jẹ mẹ́wàá ká má sọ extended family tí màá sì torí pé ẹnu tèmi nìkan mo ti ń rí ọwọ́ sí bẹ̀rẹ̀ tí àwọn máa sọ nǹkan tó wá yẹ kí n sọ tí màá wá yí epo torí pé èmi nìkan ti ń yó ní àwọn station mi lẹ́lọ ní àtọ́ta wá sọ pé tí ìjọba yìí ò bá ṣe kẹkẹ mí mọ kí lorúkọ tán fáwọn ọmọ tọkọlọ máa yáwó sí
4: nelfund
1: tó ṣe gan ó ti tó ṣé ti tó rí téèyàn bá nífẹ̀ẹ́ ẹgbẹ́ ṣé tí president amẹ́ríkà tó ń ṣe ṣé báwọn ọmọ pátì ẹ̀ ń gbógun tì nínú orílẹ̀-èdè wo la ti bára báyìí táwa torí àti jẹ torí pé mi jẹ pátì kan tí nǹkan tó wá yẹ n tó sàmọ tó ń kò nira bá wa aláyòókù tó ń kò nira bá fámìlì tèmi náà káàkiri wà lè sòdodo tó wá níṣòro fún wa àwa aráàlú gẹgẹ ní ká lọ yára wa ní bẹẹni if not ọlọ́mọjà padà kí wàá lámọ́ padà bẹ́ẹ̀lẹ̀ o.
0: ẹ ṣeun ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí ojú òpó Facebook wa ìyẹn ṣáà ti tẹ̀ Wells Radio 893 FM fan page a kà síta jẹ́ mú pé kí n túmọ̀ káwọn àtẹ̀jíṣẹ́ ẹ lóò ẹ káàárọ̀ orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá.
5: Ògbé Emmanuel láti Wúlé Àbàtà.
0: Tó bọ̀dá Emmanuel káàárọ̀ bàbá wa.
5: Ẹ máa kú wá tó tó ń lákàárọ̀. Wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ adókán. Sẹ́ẹ̀rí ẹ má jà gbàgbé o. Yorùbá ló burú jù mẹ́ẹ̀yà. Sẹ́ẹ̀rí bámbám mo yóò mọ̀ mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan ní ìwà tí àwọn olóṣèlú ìsìn wù. Ẹ wo ìgbà tí sẹ́pọ̀ ń pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà ni àbò wọn àbí wọ́n dínkù. Torí gbogbo 90 yẹn àlítà ìsẹ́ntì kọbọ̀ kò wọ́n naira. Ìgbà tó yá ó di 3 naira. Láwọn sì ń àpá ọbásanjọ́ débẹ̀ níbẹ̀ that was 1999 bàbá gbàgbèsè ní nàìjíríà ó sọ gbogbo ẹ̀ bàbá ń lọ ní 2007 ó 42 trillion lẹ̀ ẹ wò ìjọba tó wà níta gbèsè àwọn ti pa gbogbo nàìjíríà nínú gbèsè láwà Now, check on the candela fetis, you know. One yawulot, one yawulot. Only kina yawun is kicking off a wooshi. Say, you should do one by, or she need to bow panu, or bow bullet shell. Say, you told about the corruption to best money, but any come up, party can get to cool with the technical map or no party thing. You feel forgive it. Et ti fun awon to nbo leyin lo le gija pe e jale ma po ni bi ti agbara ba ti wa the only thing ni pe awa fun ra wa ta ba ti Nigeria ise Olorun mo je to igbo gba Nigeria lo wa to won ti fi Nigeria yawo ta Olorun mo je tori awon mo to nbo leyin lanu won se ni tori ati ati bi ti won e lo wo nkan ta ye shishon so owo school fees e lo wo nkan omo be ku omo me kun wo lo fe lo le iwe won la o me na ya lowo owo ye sakama je ni ba ni won fun me kunu lo wa ni ara won lenun te pin awon me lo gba e kunu to ba gba egbe ti eni kan pe won le lo radio to ba ja won lo se gbe egbe won to gba o
0: e se o
5: awon me kunu me lo lo gba
0: e ja fe lo mi na laye
5: e olo ni ja je something e ku eto
0: e se o 0916893100 tabi 0911 3 8 9 3 hello e ka ro oruko yin ati bi ti e tin pe wa hello
6: hello
0: Hello, ẹ ti wọlé o.
6: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ o.
6: Ẹ kọ̀rọ̀ ló. Ẹ níyì ṣe gbogbo alájàǹfààní o. Ó fẹ́ kí bàbá wa tọ́wà ń bẹ.
4: IG fẹ́ káàárọ̀ sọ.
6: Ó gba àlàyé wọn, ó yé mi dáadáa, mo kàn fẹ́ kí ni ẹ̀yin méjèèjì.
0: Ẹ ṣe o, bàbá.
6: Ó dáa fún yín, kò ní dàrú fún yín.
4: Ẹ
6: ní ìṣe IG fún àjọ láti ọjà pátá ní
0: o.
6: Ẹ ṣe o, IG. Ọ̀rọ̀
0: oníyé
6: wa,
0: bẹ́ẹ̀
7: All right. Sani.
4: Baba.
7: E dagba e mama se o.
4: Ami
7: wa
4: yo
7: ni teyin o.
4: Ami atena so.
7: E ri awon omo awa mekunu Nigeria yi. Awa ni ka lo pe odofin wa inu ataro wa ka rori wa daada ka ronu. A mo se pe omo eni o se di bebere ka fi di si leke si ti o fe ku ni. Ta ba ma ba mo mi ba ma pe ni se. Won ni awon PDP ti ba nkan je. Wọ́n ti ṣe báwọn ti ṣàwó nínú ọ̀sánjọ́ ń bẹ̀ẹ́ ń bẹ̀. Ó mọ̀ ṣèjọba, ó mọ̀ ríjọba ṣe. Ó mọ̀ ní nǹkan táà ń la ráìsì, ó ní táà ń la sìmẹ́ntì, ó ní yẹ táà ń la búrọ́ọ̀kù la gbogbo nǹkan. Ẹ́ ó tó fowó lẹ̀ kúrò ń bẹ̀ ni. Ìjẹ́ àdúrà bọ́ bẹ́ẹ̀ ó ní bó ṣe ṣe ọwọ́ ọdún méjì tó lò. Donata náà wà ń bẹ̀ náà 7,000, 6,000 là ń la ráìsì. Ṣé bí gbàjọba àwọn ìdíbẹ̀ náà ná ba gbogbo nǹkan jẹ́? Ta bá dẹ̀ wìí táìwé, wọ́n máa ní àwọn alátakò kán dá ọpọlọ wọn jọ kán fi ti Tinubu lẹ́yìn. Ṣé bí ẹgbẹ́ alátakò ní Tinubu náà ṣe tó fi lé Jonathan kó fẹ́? Ẹ àwọn ọmọ Nàìjíríà yìí ẹja ronú ara wa o. Ta bá wí máa wí tàwí nísìn. Wọ́n máa ní ẹjẹ́ kó máa bá a lọ ọdún mẹ́rin lẹ́jẹ́ kó ṣe. Ẹ̀mí máa ń sọ nǹkan kan ọdún mẹ́rin lẹ́jẹ́ kó kálukú wọn máa lò. Ilé ti fẹ́lẹ̀ ọdún mẹ́rin náà ó ti fẹ́lẹ̀ kálẹ̀. Fẹ́lòmíì náà bọ́ bẹ̀ kó lọ́dún mẹ́rin yẹn. Tó bá lọ́dún mẹ́rin tó náà bá tó ṣe dáká tó lè kú o. Bàbá ń lé wọn báyìí yẹn. Àárín tí ó bọ̀ bẹ́ẹ̀ tí ó ṣe dáadáa.
0: Ẹ ṣe o.
7: Ọlọ́run ọba ni tún Nàìjíríà
0: ṣe o. Hello, ẹ káàárọ̀. Orúkọ yóò àti bí ti ẹ ti ń pè wá kí wọ́n pe.
8: Ẹ káàárọ̀, Sàkíyẹ́ ní ìlú sọ.
0: Ẹ ṣe o.
8: Àìkú àti Tóyìn Rádà. Olóyè Sani Akinyẹ.
4: Mọ̀lá ẹ káàárọ̀ sọ.
8: Kẹ rí ọ̀rọ̀ bàbá tó wà dẹ̀. Èmi ti rẹ̀ jí láàárọ̀ jọ kan mọ̀ pé jọ́kan làwọn China ṣe máa fi gbogbo wá Nàìjíríà. Gbèsè tán bọ́wá yá. Kọ́lọ̀ ṣe àánú wa ń bẹ̀. Bọ̀kan kí ni a kàn sọ fún ọmọ Nàìjíríà. Ó ta ka ìdìmọ̀ kan ní lọ́wọ́ kí gbogbo wa dẹ̀ ṣe ọkàn wa ní ọ̀kan. Ẹni báyìí la fẹ́ tẹ̀lé ká tẹ̀lé fún. Tó lọ́wọ́ fi kẹ́yìn náà fídíò náà wọn kó páwà wà lọ. Kò jẹ́ sí páwà lọ́wọ́ ẹni ọkàn ọ̀rọ̀ wa ní páwà wà.
0: Ẹ ṣeun Adédàmọ́lá Okunlọ́lá. Wọ́n ní pé it's sad that a nation rich in crude oil like Nigeria is suffering at the moment. Wọ́n ní ó ṣe ń pé ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún omi ọmọ alápatà wa ní jẹ eegun. Wọ́n ní the increase in fuel pump prices having negative effect on everybody. Wọ́n ní gbogbo wa la mọ̀ ọ́n la o. Hello, ẹ káàárọ̀ orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá.
9: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
9: Alhaji Odi Madeleine Kodara.
0: Alhaji.
9: Ọlẹ́ Yosan.
4: Bàbá.
9: Sama Binu.
4: Binu kẹ.
9: Ṣé ó rọrùn sí kẹ́mẹ́ àti mọ́tò ṣe káàmù?
4: Ká.
0: Gẹ́gẹ́ ìṣọ́ àwọn tó fi ń ṣiṣẹ́.
4: Òkè ká fi ń ṣiṣẹ́.
9: Báwo ló fẹ́. kẹ́kọ̀ọ́ pé at least mo ń ṣeré lọ.
4: Ibi tẹ́yìn ọba mọ̀ nǹkan tẹ́ fẹ́ lẹ ṣe ń bẹ̀yàn gbé mọ́tò lọ bẹ báyìí o.
9: Ẹ jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe kọ́níkálukú ló ń prove pé mo ní mọ́tò.
4: Ìgbà kan gan tí lébà kọ̀ sùn yàn gan yàn kọ̀ sínú ọkọ̀ yẹn máa wọ̀ káàkiri gbòòrò kí yàn kàn fi ná jùlọ kí yàn padà sílé.
9: Subhanallah. Ẹnìkan wà dúró sórí rédíò ó máa wá máa sọ pé ẹ jẹ́ ká fọwọ́ tìjọba ìlẹ́yìn. Aráàlú kọ́wọ́ tí wọ́n lójú ni. Ibi tí a bá dé yìí Yorùbá sọ pé kí Yorùbá mọ ibi tó ń lọ mọ́ ó yẹ kó mọ ibi tó ti ń padà bọ̀. Wọ́n ti gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni mi ò tìgbà sọ orúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn. Wọ́n ti sọ olówó wọ́n ti sọ di tálákà wọ́n wá fẹ́ sọ tálákà di olóṣì. Ìyàtọ̀ wà nù méjèèjì olóṣì lẹ́ni tó ṣe pé àti jẹ àti mu ó di ìṣòro fún. Níbi gbogbo ọ̀nà ẹnìkan máa ń bọ́nà ọmọ nǹkan tó máa ń sọ̀rọ̀ ó ní gbogbo ọ̀nà téèyàn fi lè gbà sórí rẹ ní Nàìjíríà gbogbo àwọn ti block. Tí kì í bá ṣe pé ẹni tọ́lọ́run bá kún sí ṣé àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ yá owó àlè láàrin ara èèyàn gan pé sáré fún mi sáré fún mi ni sáré yẹn lè lọ má sì pé sáré fún mi lówó mọ́. Ẹjọ́ kó ní kálukú kí aláàlú nìkan yára wa lọ́pọ̀lọ́.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹja fẹ́ lómi láàyè ẹ ló ẹ káàárọ̀ ẹ ti wọlé orúkọ yẹn àti
10: tiẹ̀ tẹ́lẹ̀ wá. Bọ́láhùn lẹ́kùn fún yàrá.
0: Bọ́láhùn
10: pápá. Olúsan ni.
4: Ẹ bá.
10: Mo fẹ́ sáfìsì mọ́tò mi. Mo sáfìsì mọ́tò láti ní àrán jùlọ ọ̀sán mi. Máa ń tún sáfìsì mọ́tò mi jẹ tààdánù. Mo wá lọ sókun pa. Ẹ bílíkọ̀ àwọn aráàlú pa wá sí ṣọ́ọ̀bù due to transport. Another thing, mo ra oil láti ní 30, ó ti di 45. Àwọn oil bí yẹn rà ní sàtẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ti di 60, 70. Kí ló dé gan nípa ìjọba ìgangan náà?
4: Bàbá oil 120 gan wà sá. Oil 120 gan wà sá.
10: Èló náà oil tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èló náà oil tẹ́lẹ̀tẹ́lẹ̀.
4: 120 wà láàárọ̀ ìta fi ra oil.
10: Ìjọba yóò yé mi.
0: Ẹ ṣeun bọ̀dà Bọ́láhùn, ẹ ṣeun. Ẹ̀jẹ̀ mú pè lè kí n wá sáré ka àwọn àtẹ̀jíṣẹ́ ẹ̀ lóò ẹ káàárọ̀ orúkọ yín àti bíi ẹ ti ń pè wá.
11: Ajẹ́yẹ Olúṣẹ́gun lorúkọ mi látàrí kan yẹn.
0: Bọ̀dà Ṣẹ́gun ẹ káàbọ̀.
11: Mo kí bàbá wọn tó lè pàdé.
4: Bàbá ẹ káàárọ̀ sáà.
11: Ẹ̀mí yóògùn.
4: Àmì ọ̀tẹ̀yìn náà sáà.
11: Mo kí ìyàwó náà bẹ̀ yẹn.
0: Ẹ ṣeun.
11: Ẹ kú ètò. Èmi máa ń sọ ń gbàgbọ́ pé Ọlọ́run kàn jìí sí ẹ̀yin bàbá ìkàlẹ̀ mi fún àwọn àmì fún náà. Táà lóhùn táà lẹ́nu táà fi ẹ̀rọ wọ́n kọrí. Ẹ̀yin lẹ́sìn bá ń ṣe àkíyèsí àwọn ìjọba yìí tí gbogbo ohun ti ń lọ lórílẹ̀-èdè. Ẹ̀mí yóògùn bàbá.
4: Àmì ọ̀tẹ̀yìn náà sọ.
11: Ẹ rí i pé kí gbogbo nǹkan ṣe rí nǹkan ti dorí kodò lórílẹ̀-èdè. Inú mi ti ẹ̀dùn fún iléeṣẹ́ West Radio. Wọn ò fi àwọn olóṣèlú wọn ò kì í ń wá sórí rédíò yẹn. Débi pé wọ́n mọ̀ sọ wípé àwọn làwọn pé kẹrin tí ìjọba yóò tún tẹ̀wájú kọ́ máa ṣe lọ. Bẹ́ẹ̀ láti láwọn kan ara wa náà ṣáájú ọjà ẹni tó ń pèsè orí ètò ìka mọ̀ pé ìjọba yìí yóò dáa ó ṣe nẹ́kọ̀ndì ó ṣe kinní kan. Èló ni à ń sanwó yunifásitì fáwọn ọmọ tẹ́lẹ̀ èló ni polytechnic ló náà ń san. Wọ́n wá láwọn ṣe nẹ́kọ̀ndì ṣé gbogbo ọmọ mẹ̀kúnù ní nẹ́kọ̀ndì yẹn sọ sí. Ẹ wá wo ti ẹ sọ owó iléèwé dà ní ìsìn. Ó ti ga ó ti pọ̀ jù kí ló dé. Owó epo kan bá ní mú wálẹ̀ irọ́ ni. Ẹ wo màbílà tẹ sọ yẹn sìn. Àti ìgbà tí bàbá Fáṣánjọ́ ti wà ń bẹ̀ ni bàbá Fáṣánjọ́ ti ṣe kinní yẹn. A ti ẹ̀dùn pẹ́ wọ́n dá Nàìjíríà láre. Bó o ní kinní ilé màbílà yẹn tó wá fẹ́ jẹ́ kí ṣe ń sìn kí ní òfìsù wà bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan. Bó o ní kò ṣe ṣe kí ní òfìsù wà bọ̀. Gbogbo owó subsidies gan tí wọ́n ń yọ kò lápá lára aráàlú kankan.
0: Àgbádùn rẹ̀. Ẹ ṣeun ẹja fẹ́lẹ̀
11: òun ní ìlànà. Ìfẹ́ náà ọmọ Nàìjíríà tó ti wà nù ìjọba yìí ọjọ́ ọlọ́run ọjà fún ọba ní ìyípadà o. Ó yí ìjọba ìpadà o torí àgọ́
0: ọ̀sán ṣáà ní wọ́n fi ékè láńjẹ́ lóòrùn ní afẹ́fẹ́ o. Ẹ ṣeun ẹ ló ẹ káàárọ̀ orúkọ
12: yín àti bí ti my brother, good morning.
4: Morning,
12: good
4: morning. Sir. Abba.
12: I thank you people.
4: Oh, thanks to God, sir.
12: You are the only station that is bringing consolation to me.
0: Thank you.
4: Oh, thanks to God,
12: and
4: sir.
12: And I pray that God will continue to make the station to progress.
4: Amen, sir.
12: I pray that with this lamentation that is going up everywhere, so that we will be able to do the right thing come 2027. If not, we are finished. God will not let us finish.
4: Amen.
0: Amen.
12: So
0: thank
12: everybody
0: you.
12: That wants to vote come 2027, let them remember the cause we have gotten this morning.
0: Mm.
12: God bless you.
0: Thank Amen. You very much. A quick one from here. Hello. Hello.
13: Hello.
0: E wole, e ti wole oruko yin papapa ni iseju aya.
13: Mi de loruko mi. Mo ye so mi.
14: Madalu mi
13: de. Kini fa o?
14: E ka ro sir.
13: E ku se o.
14: Yes sir.
13: E ku Nigeria o.
14: Nigeria ku are o.
13: Ah, uni kini ni o.
14: E se baba.
13: Ori pe Nigeria ko rerin bayi. Olo je ko rerin. Olo je ka rerin so do wa ni.
14: Ah, mi baba, ko rerin se gbogbo eyan.
13: Olo je ko rerin so do wa ni. But oloye so le jo bu fe bere bere ko. E jo olowo la fe gbe igba. Ni
14: 2027
0: happily retreat to
14: Nigeria.
0: Okay, Mashallah. Nipa ti o Adelabu Adewumi Kazim awon na soro nipa NLC nto e kan se papapa mo fe ke da won lo ka mo nitori pe
14: Bola Olumide oro to wa le yi o le o ojo idibo e ri pe jade obun ta wa le ku jade e ko won jade e wa o nkan ta won to ti ta ma fe DJ awon no DJ lo nkan ta won so le ma fe se fun yin e gbe o le yo kokan to ba di be o lo ma wulo fun yin ko ju be lo baba e wa wo nkan ta won so si ati ma bo won ke jun meji po
0: oya
14: formula yen
0: ni oya ni papapa hello ni seju aya oruko yin ati fi ti npe wa
15: ah e ma bi ni komi ni adimola o pe lati ojo na ko kere ngba na be mo kan ni ti paye so bi meji na ni
0: oya papapa
15: o le ti mo kin e ku program a lo
14: yes sir e ka ro sir
15: emi ni mo pe la ro ni mo eje ka ko ajo ko ka ko ani nko kan wi pe anti bad policy ama pe yin ati government to see e ma ti do roku wa anti bad policy ka ti mo pe awa yi o awa la bi ama te ko ajo ko ya lo pade ni stadium
0: do pe e se won eja mo rele e se o
15: e yin ojo gbon bi
0: o e se o
15: la wa loye
0: Eseun. Eh eje kin so pe number 1 alakoko lori eto yi abi nikan yi awo faramo ka mo se leya meya bi jo bo sese to to bi lo si se rogbo oni o je alogun oleye san ni e ma kawon
14: yin ese yo lagbara olohun se tun ba tun pade
0: so ope pataki lowo gugu awon to pe wa lori eto loni e darapo mo wa ni ojo aje eyen Monday fun akotun eto agbeyewo royin lori ikanni kangagun mogbe Wells Radio 89.3 FM titi igba na oruko temi o yi pada o temi tope akin ko li e lo ko temi ewo arira na o dabo

0: láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga dánmọ́gbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín, èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa, kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.
1: Not just another radio station. Wells Radio 89.3 FM, broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

Ẹ̀sà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú fífún àwọn òṣìṣẹ́ ọba mẹ́ta míì ní àwọn iṣẹ́ tuntun. Olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ètò ìròyìn Dókítà Sulaiman Ọlárewájú ó kí àwọn ènìyàn kú oríire tó sì gbà wọ́n nímọ̀ràn láti jẹ́ olóòótọ́ lẹ́nu iṣẹ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dóòlà ẹ̀mí àwọn ọmọ mẹ́rin míì léyìí tán sọ pé wọ́n jí kó láti ọ̀dọ̀ àwọn òbí wọn tán sì tà wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà. Eléyìí tó jẹ́ kí ó yé àwọn ọmọ léètán ti rí dóòlà ó jẹ́ 21 nínú iṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìfọmọ́ṣowó-kòtọ́ àti iléeṣẹ́ tó ń ṣe ọmọ. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn àfilédi ọ̀rọ̀ láti iléeṣẹ́ náà lórí àwọn 17 tán ti kọ́kọ́ dóòlà ẹ̀mí wọn pẹ̀lú àlàyé wípé ọ̀rọ̀ léyìí tí àwọn ènìyàn fi tó iléeṣẹ́ náà létí ló ṣe ìrànlọ́wọ́ fún wọn láti láǹfààní láti fi ọ̀rọ̀ wá Adéjọkẹ́ Pópóọlá léyìí àwọn ènìyàn mọ̀ sí Orintí Alágbolẹ́nuwò tó sì ṣàlàyé àwọn ìgbésẹ̀ léyìí tó ṣèrànlọ́wọ́ fún iṣẹ́ ìwádìí náà dé ìpínlẹ̀ Èkó àti dé Àágbọ̀ nípínlẹ̀ Delta. Ẹni tí í ṣe kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Abimbọ́lá Olúgbẹ̀ngà ti wá pàṣẹ ìtẹ̀síwájú iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ náà. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC láti ọwọ́ ìgbìmọ̀ ìpolongo ààrẹ rẹ̀ ti ké pé ẹni tí í ṣe olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìyún Àtíkù Abubakar láti yọwọ́ kúrò nínú ìdíje sípò ààrẹ lọ́dún 2027 lórí àfilédè ìpàsípayọ léètò wà nínú iṣẹ́ àkànṣe ọlọ́jọ́ pípẹ́ Mambila Hydroelectric Power Project. Wọ́n pe ìpè yìí lónìí nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ agbẹnusọ wọn ìyún Dókítà Délé Alákè lẹ́yìn àyẹ̀wò sínú $1,500 léètò di sísan fún Àtíkù nínú oṣù kínní ọdún 2003 lórí iṣẹ́ àkànṣe náà. Èyí ń lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ṣùgbọ́n ká tún máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. A mú wá fún yín pé ààrẹ Bola Tinubu ní ìrètí wà wípé yóò bá àwọn orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá gẹ́gẹ́ bí ara àlàkalẹ̀ ètò láti sàmì àyájọ́ òmìnira ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin pẹ̀lú ayẹyẹ ráńpẹ́ láti ṣe àjọyọ̀ rẹ̀. A mẹ́nuba wípé ààrẹ Bola Tinubu ti pàṣẹ ṣíṣe ìwádìí tó yẹ kóró sínú ìṣẹ̀lẹ̀ ikú àwọn afurasí awakùsà lọ́nà kò tọ́ léyìí tí wọ́n kú sínú àhámọ́ iléeṣẹ́ ààbò ara ẹni Làbòló nípínlẹ̀ Niger. Àmúwá fún yín pẹ́ ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣe àfikún àsìkò sísanwó ìmúgbàdẹ́rùn fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ yìí pẹ̀lú oṣù mẹ́ta míì léyìí tó fi dá àwọn òṣìṣẹ́ ìjọba lójú wípé owó ìrànwọ́ ìrìnà lẹ́yìn tí ìṣèjọba rẹ̀ gbé kalẹ̀ yóò tẹ̀síwájú bákan náà. Lákòótán amúwá fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti buwọ́ lu ìyànsípò àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìdámọ̀ràn tuntun mẹ́ta eléyìí tí amòfin olóyè Bọ́lájí Ayọ̀rìndé jẹ́ alága rẹ̀. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ in ló wá láti ọwọ́ Tèmítọ́pẹ́ Akínkùúlẹ̀. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè tún wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lé bá ní ìròyìn tẹ́ fẹ́ fi tó wa létí lójú òpó 091 6893 2000.
temi tope Olawole ni oruko temi e seun te n gbo wa Olorun yo bu ko yin orun ayo lasun

ọmọ yóò bá wọn kó àtijọ́. Ẹ̀kú jọjọ́ tíjọ́ ẹ̀kú tíjọ́ tíjọ́ ẹ̀kú jọjọ́ tíjọjọ́ tíjọ́ o. Ṣé dáadáa ni bàbá onítọ̀hún tún bá yín lálẹ́ tó ní? Ìtàn àwọn akọni mọ̀mọ̀ tún dé o. Ó dóní tẹ́lẹ̀bùjẹ́ tẹ́lẹ̀bùjẹ́ lálẹ́ òní. Wọ́n kí ewé ẹ̀mọ̀ kálẹ̀, ẹ kú lé ní dùrù màá wúṣẹ́ o. Ẹ̀mọ̀ kú lé kálẹ̀ ní dùrù màá wúṣẹ́.

ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ìtàwọn akọni o. ẹ ti mọ̀ nǹkan tá a máa ń ṣe lórí ètò ìtàwọn akọni. ṣùgbọ́n fáfà ní àwọn tó ń gbọ́ fúngbà àkọ́kọ́. lórí ètò ìtàwọn akọni. láti máa mú tàwọn akọni tó ti wáyé rí wá fún yín. àwọn akọni tó ti lo dáúlà rí. àwọn akọni tó ti ṣe gúùdùgúùdù méje àti yáàyá mẹ́fà. a ní àwọn akọni tó jẹ́ pé ètò ò lè gbàgbé wọn. orí ètò ìtàwọn akọni la ti mọ láǹfààní àti mú wọn wá fún yín nìkan ní west radio. rẹ̀ lálẹ́ yìí a tún dá bí ẹdun àárọ̀ bí òwe. lórí ètò ìtàwọn akọni lálẹ́ òní. àbó onítàn tún ti dira ètò bí ẹni dira ogun. kì í ṣe mr sanitaisa o. ṣùgbọ́n mo ti dira ìtàn. mo ti mú tàn wá lálẹ́ ẹtùn ni o. ìyẹn ni ká wá pèrè káfí tẹ́ẹ̀dì gẹ́gẹ́ àjọ mọ́ ń gbọ́. àwa bá ẹyin rẹ́díò yín sókè kó mọ̀ ń ro pọnlápọnlá o. ẹ bá yín sókè kó mọ̀ ń ro lákọlákọ lálẹ́ òní. àwọn bọ́là ń lọ. àwọn bọ́là á dé. ẹ mọ̀ pé bọ́mọdé ò bá bá tàn ó ní dandan kọ́mọ òun ó bá rọ̀ bá. àrọ̀ bá bàbá àtàn nílẹ̀ ń ṣe. inú ọ̀sẹ̀ tá a mọ̀ wà ímọ̀ ni. yín ni ìròyìn jáde. àníròyìn ọ̀hún jáde. ṣé òṣèré orí ìtàgé olú jacobs ipe ó dágbére fáyé. dálọ lú jacobs. kí ni nǹkan tó yẹ káwọn ọmọdé kan tún kọ́ bí ọgbọ́n lára rẹ̀. ẹ̀kọ́ wo ni ló yẹ káwọn ìwé àwọn ọ̀dọ́ kan tún kọ́ lára olú jacobs. àmútọ̀ olú jacobs wà lálẹ́ òní.

ọmọ pẹtù òjèṣà nípínlẹ ọṣun. Ajàfẹ́ṣẹ́kù bí òjò ní bàbá sọ̀rọ̀ rẹ́sínì rẹ́sínì ìjà ìjà tó máa ń jáhùn bàbá ní ẹni tọ́kọ́ jà tọ́dẹ̀ jẹ́ pé ó ṣe gúùdù gúùdù méje yáàyà mẹ́fà nídìí rẹ̀. A máa sọ̀rọ̀ Mike Bámidélé. Ta ni Mike Bámidélé? Ṣé Mike Bámidélé ìlòkọ táwọn òbí rẹ̀ ṣọ́? Mike Bámidélé. Ta ni Mike Bámidélé ọ̀hún? Kí ló dé tó fi yí orúkọ rẹ̀ padà? Ní Mike Bámidélé. Àwọn ìgbésẹ̀ wo ń ló gbé? Àwọn ọ̀nà wo ń ló gbà? A débẹ̀ lálẹ́ yìí. Báyé bá tún wá gbà wá lórí ètò ìtàwọn akọni lálẹ́ òní. Ẹnìkan bẹ́ olóko òwò ní. Jẹ́ ìgbọ́ kan tí mò ń sọ yìí. Ó kó owó rẹ̀. Ẹ̀ẹ́lélòó ló fi bẹ̀rẹ̀. 30 naira 30 naira 30. Ọgbọ̀n náírà péré ni ló fi bẹ̀rẹ̀ okòwò. Sálẹ́ni ọ̀hún Alhaji Danjuma Haruna. Alhaji Danjuma Haruna.

Wọ́n kọ gbọ́ àwọn aláṣẹ àti apàṣẹ ń kàn ní West Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látorí olùdásílẹ̀ tó fi dórí àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Ní mò ń kíyín pé ẹ kulẹ̀ o, ẹ kú àtàárọ̀ o, ẹ kú iṣẹ́ òní. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ Baba Chaplain MC Nundùsí ló kọ tèmi o. Wọ́n máa jà ní mẹ́lẹ́jọ́ ayín rèé o, nípẹ̀tù àròdù amẹ́jagboro lómi ní ẹ̀rú òpẹ̀tù òjèṣà sí ti. Àfijọ́ ẹlẹ́dẹ̀ mọ́ ni mí. Àwọn rápọ́láwọlé ẹlẹ́dẹ̀ mo mọ̀ fí gbogbo ara ṣèdé Yorùbá. Mo pè ìdìbò owó èdè lọ́wọ́ ẹlẹ́dẹ̀, mo fi rán mi lédè ní gbàgede gbàgede, mo rán mi lédè, mo ní kó bá rédé o. Èdè mo jẹun ló jákèdè ẹnu mi pegede kó yàtọ̀ sí èdèkéde. Orí ajédè mọ̀ lèmi ti ń felegede ṣoge pèdèpèdè táwọn apèdè fúgira àbá pèdèpèdè ń tẹ́lẹ̀ dẹ́nu ẹ̀ fi péde o. Ẹ ya gbé báyìí ṣe tiẹ̀ ní kó mọ̀ ń dáró. Ẹ yá àlùkò ló gbaṣẹ́ kó mọ̀ ń pọ́ṣọ. Ẹ yẹ lékeleke ń ló níṣẹ́ kó mọ̀ ń kẹfùn. Àkàlà òníṣẹ́ méjì ju kó jòkó o. Ìrẹ́ yẹ kanakana ní jìnì lójú oorun. Ọ̀pẹ́ rẹ̀ ló gbaṣẹ́ kó mọ̀ fi bó àrànmú o. Àròyé báyìí níṣẹ́ ìbákà. Ẹ gbé kíké ní tẹyẹ lóko. Ìyẹ́ MC Nundùsí lápá bí. Wọ́n ní àfijọ́ ẹlẹ́dẹ̀ mọ̀lẹ́ mi o. Tèní mi ò jọ tàná, tàná mi ò jọ tèní. Olóbùrọ̀ mi ṣẹgbẹ́ gbogbo ẹyẹkẹyẹ mọ̀ ni. Ọmọ Láwọlé gbójú gbónú ó gbóyàwó tún mú hán hán. Ẹ kulẹ̀ ẹ kalẹ̀ o. Mo wà níkànnì Facebook. West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Ojúkọ ojúkọ ti mẹ́bùn wá o. Ẹ̀bùn pé ẹni bá gbà béèrè. Ojúkọ ti mẹ́bùn ọ̀hún wá. Ìwọ fìyẹn mo fi dúpẹ́ lọ́wọ́ ìyá dára olóúnjẹ lágọ̀ọ́ télọ̀. Ẹ ṣeun o. Ọ̀dọ̀ ìyá dára ni ojúkọ gbẹ́bùn ọ̀hún sí lánàá. Wá ní bàbá onítàn tẹ́ bá ti ń bọ̀ o. Bá ti ń bọ̀ látọ̀nà ọmọkọ́lá bápáta ẹgbàá lọ́dọ̀ ẹ̀yìn. Ìyá olóúnjẹ lágọ̀ọ́ télọ̀. Ìyá dára ṣeun o. Yóò yẹ yín kò ní yẹ̀ẹ́lẹ̀. Àtànáhun òun ìyá dára náà ti dolólùfẹ́ ìtàn àwọn akọni.

àwọn iṣẹ́ àmúrelé tá a fún wa ń jẹ́ jọ. Ngbà wo gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tó wọlé ọ̀hún kò lọ ibi ìbéèrè ká béèrè o. Ọ̀tọ̀ ni làwọn ìdáhùn tá à ń rí. Fún ìdí èyí kò tí ì sẹ́ni tó gba àwọn ìbéèrè yìí wá. Màá ka àwọn ìdáhùn wọn gbò báyá o. Eléyìí tó dẹ̀ jẹ́ ìdáhùn tó tọ́ sí ìbéèrè ọ̀hún màá sọ ọ́.

ilé ayé ò rọrùn. Kéèyàn kàn bá pé torí kán ti porí mi lórí olówó, kó má ṣiṣẹ́ mọ́. Ibè èèyàn bá ṣiṣẹ́ lọ̀nà ńlá ní ń dolówó. Iṣẹ́ là ń ṣe jàre ìṣẹ́. Wọ́n pa láàrù ò ṣe, wọ́n pa lágbàfọ̀ ò ṣe. Nígbà tó bá ṣe bí aláàrù lóyìnbó, ọ̀nàdà tó fi fẹ́ ṣe bí adégbọ̀rọ̀ lọ́jọ́ ọba Nìbàdàn, a ti sọ̀tàn rí o. Pàtàkì ètò inú káwọn ọ̀dọ́ àwọn èwe lè mọ̀ pé kí wúrà tó máa kọ́ mọ̀nàmọ́ná, ó ti gbanú ná kọjá o. Ẹ jẹ́ kọ́ mú látọ̀dọ̀ Olú Jacobs. Ẹ mọ̀ pé nígbà tògògó náà, bá a ṣe ṣénú ta mú tàn bí ayé ògògó wá kẹ́ẹ̀gbàgbé. Akọni làwọn èèyàn yìí, torí ta bá ṣọ̀rọ̀ iṣẹ́ tíátà kọ́ rọ́rùn o, kọ́ rọ́rùn. Bàbá onítàn ṣe gan ọ́ṣàpadà iṣẹ́ òun ò rọrùn. Kéèyàn wá ṣe fọ́pọ̀lọpọ̀ ọdún akọni ni ó. Olú Jacobs wáyé, ó ráyé gbé. Olúdọ̀tun Báyéwú Jacobs, ó wáyé, ó ráyé gbé orígbà lò. Òun la fi ṣọ̀tán rẹ̀ lálé òní. Akọni ni nínú iṣẹ́ tó yàn láàyò. Òun náà lérí kó ṣe ẹyìn eré orí ìtàgé níbi wọn ti ń bóbìnrin ṣe rándanrandan. Mo wà níkà ní Facebook West Radio 893 FM fan page. Mo ti rọ́wọ́ Olúwaṣẹ́un Oyèbọ̀dé bá ń káwọn ọmọ mi o, yóò dáa fún ọ. Ìwọ náà ó dàgbà bíi tèmi. Olú Jacobs pẹ̀lú bó ṣe gbajúmọ̀ tó lára ẹ̀kọ́ tá a kọ́ lára rẹ̀ lálẹ́ yìí, kò fìyàwó rẹ̀ ṣawẹ́wà, kò fìdílé rẹ̀ ṣawẹ́wà. Ìwọ rè tọ́ ọ̀já mọ́ nkankan tọ́ ní nkankan. Wọ́n yẹ àwọn bébí mama tọ́ ní gbòòrò. Wá kẹ́kọ̀ọ́ lára Olú Jacobs lálẹ́ yìí. Ká ní pé irú ìwà tí wọ́n ń wù síyàwó tọ́ fẹ́ lé ìyàwó ọjọ́ àárọ̀ rẹ yìí, ká ní ìwà burúkú tó ń wù sí irú rẹ̀ lolú Jacobs ti wù síyàwó rẹ̀ nígbà tó wà léwe tó wà ní prime rẹ̀ bí àṣà àwọn olóyìnbó. Ṣé ìyàwó rẹ̀ wá lè dúró tì í títí dọjọ́ ogbóhùn? Mọ̀rùn ó. Tí nǹkan bá ṣe ọ̀tá rẹ lónìí, tó lè dáṣu.

tó lè dá tọ̀. Ṣéyàwó rẹ tọ́ fẹ́ lé pẹ̀lú ìwà tọ́ ń wù ló lè dúró tì ọ́. Ṣọ́kọ rẹ ló lè dúró tì ọ́ pẹ̀lú ìwà ọwọ́ rẹ. Olú Jacobsi, nígbà ń bí olùdọ̀tún báyé wo ọmọ Jacobsi ní, ó dẹ̀ wáyé ọjọ́ kọkànlá oṣù keje ọdún 1942. Iná bí Olú Jacobsi sílé ayé ò tó dún wẹ́ẹ̀ má ti bí ọ. Wọ́n ti bí ọ náà nábì. Náà bí sílé ayé. Ó lọ ilé ẹ̀kọ́. Iṣẹ́ tó dẹ̀ yàn láàyò. Iṣẹ́ eré orí ìtàgé nì. Bó lo ṣe àárín tó fi dorí eré orí ìtàgé. Àwọn òbí rẹ̀ ọmọ ẹ̀gbá aláké ni wọ́n. Ìyẹn àwọn òbí ó bí. Àmọ́ òkè ọya iná bí Olú Jacobsi sí ní Kano. Ó lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Gbé òkú ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó lọ ilé ẹ̀kọ́ mìíràn. Lásìkò tó wà ní àwọn ilé ẹ̀kọ́ yìí, àwọn bí tó bá ti ní ṣe pẹ̀lú eré orí ìtàgé, ká ṣeré, ká ṣe dìbéètì, ká jiyàn, àwọn nǹkan tí ń ṣe nù, ibi ẹ ti máa ń rí nù. Kánò ló wà ní kékeré òun. Ó jẹ́ pé ibẹ̀ ló wà ẹyẹ bí ọmọdé. Ó ń gbádùn ìgbésí ayé rẹ̀. Ó ń ṣe àwọn nǹkan tó nífẹ̀ẹ́ sí. Níbòóyá ìní ó bá tó gúndé ẹ mọ̀ ó wá ṣeré ní òtẹ́ẹ̀lì kan lágbègbè ibi tí Olú Jacobsi gbé lágbègbè ibi ó wà. Ibi ó ti wá fi gbogbo ara nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé rèé. Nínú rẹ̀ wá dùn sí i pé kò pẹ́ kò jìnà sí i. Ọlọ́run wá ràn án lọ́wọ́. Ó rí ìwé ìrìnà. Ó lọ sílùú London. Ibẹ̀ ló ti wá lọ kẹ́kọ̀ọ́ nípa eré orí ìtàgé sinimá. Ṣẹ́ǹdé, ibẹ̀ ló ti lọ kẹ́kọ̀ọ́ òun. Níbò ó kẹ́kọ̀ọ́ òun tán ńbẹ̀. Wá bẹ̀rẹ̀ sí ní ṣe tíátà pẹ̀lú káṣe ní àwọn tẹlifíṣàn àwọn òyìnbó ń gbà náà. Bẹ́ẹ̀ sì ní ṣeré lórí tẹlifíṣàn wọn. Ní gbogbo àwọn 1970-1980 ìyìn ò ní ṣe o. Ó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀. Nílẹ̀ England lọ́hùn-ún ó dẹ̀ jẹ́ pé ó dìlú mọ̀ ń ká. Ṣùgbọ́n níbo yá wá rí pé torí kò ń jáláwọ̀ dúdú òun jọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn àǹfààní kan ó ń nu òun tí ò dẹ̀ rọrùn fún rárá. Ó wá darí wálé o. Ó padà wálé. Gbogbo nǹkan tó ti wá kọ́ lókè òkun gẹ́gẹ́ bí
lórí eré orí ìtàgé gẹ́gẹ́ bí òṣèré, wá kó gbogbo ẹ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ara mi rírí bẹ̀rẹ̀ sí ní kọ́ni. Ó dálé iṣẹ́ ńlẹ̀ nígbà náà bí ilé ẹ̀kọ́ tó ti ń kọ́ni ní bá ṣe ń ṣeré nǹkankan. Kábà ní á wò àwọn eré orí ìtàgé sinimá àgbéléwò tí Olú Jacob sì ti kópa. Ó lé lọ́ọ̀dúnrún, ó lé ní 300, ó dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ, ó gbà àmì ẹ̀yẹ. Ìyàwó rẹ̀ Dorcas Cleaver, ó fẹ̀yìn o lọ́dún 1989. Òṣèré tíátà lòun náà, òṣèré orí tíátà ni. Ó dẹ̀ gbé ìgbé ayé ọkọ tán fi ń tọrọ ọkọ, ó gbé ìgbé ayé bàbá tán fi ń tọrọ bàbá. Ọmọkùnrin méjì ni Ọlọ́run fún wọn, ọmọkùnrin méjì Ọlọ́run fi jíkè wọn. Ó yẹ pé ìgbọ́n bí pé nígbà ọ̀fẹ́ ìyàwó, ìyàwó rẹ ó ṣe jó kọ tí ń jẹ́ kó tó fẹ́ ọ ní padà ń jẹ́. Ìbí ó dáhùn, ó ní kó tó fẹ́ òun ni ló jẹ́ pé ó ti ń ṣe rí orí ìtàgé táwọn èèyàn dẹ̀ ti mọ̀ pé Dorcas Cleaver lélẹ́yìí ń jẹ́. Ṣé torí ó wá fẹ́hùn yìí, ó wá pa orúkọ rẹ̀ tì káwọn èèyàn túmọ̀ wò pé ta tún ní ń jẹ́ bẹ́ẹ̀? Tó bá ti wà lẹ́nu iṣẹ́, ẹjọ́ mọ ọjọ́ kọ tí ń jẹun, níbò bá délé o yóò mọ jẹ́ àyàjẹ́ kọ̀ọ̀bù. Tabayẹ mọ ká ní mínímẹ́jì àwọn eré tó ti ṣe àníkò lórí ètò yìí. Ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé akọni ni Olú Jacob ṣe. Akọni ni ó wáyé o, ó ṣàyè rẹ̀. Kọ́lọ́run lẹ́dùnmáre kó jọ kó bá a tẹ̀sáfẹ́fẹ́ rẹ̀. Ó dágbére fáyé ní 16 oṣù kẹsàn-án tá a wà yìí. Ló kílé ayé kó dìbò ṣe. Kílé ayé kó dìbò ṣe. Kọ́lọ̀ ń bá a fẹ̀rún kẹ́ o. Gbogbo wa tá a wà láyé náà, ká máa rántí pé kò sí bó tilẹ̀ wù ká pẹ́ láyé tó o, a pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Kò sí bó tilẹ̀ wù ká pẹ́ láyé tó, ikú náà ni ó padà jókòó ẹ̀dá. Olú Jacob sì dágbére fáyé ní ẹni 84 years. Ẹjẹ́ kò fẹ́ bẹ bá ṣe ń yí sí ìtàwọn akọnilẹ̀ ń gbọ́ o. Ìkànnì West Radio 89.3 FM pẹ̀lú Tèmítọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Ṣakuní MC Noodles. A wà níkànnì Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page. Ẹjẹ́ dọ́dọ̀ alájọsọmọlú, bàbá alájọsọmọlú, alájọsọmọlú ńlọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀. Wọ́n ò mọ orúkọ rẹ̀ gan.
lóní sàn sàn. Ta ni alájọṣúmọ́nù? Àfẹ́ ọ̀sì Táíwò olúnàíkẹ́ àbí olúnàíkẹ́? Ẹ gbọ́ rí. Ṣùgbọ́n ẹ ṣáà mọ alájọṣúmọ́nù, ẹ ti gbọ́ rí lọ́nà kan àbó míì. Ẹ wá já lọ ní ìtàn rẹ̀. Ọmọ ọdún mẹ́ta ni bàbá alájọṣúmọ́lúwà. Tí bàbá tó bí sáyé tó ti dágbére fáyé o. Ṣùgbọ́n láì fi ṣe, ọ tẹ̀wájú nínú ètò ẹ̀kọ́ rẹ, ọ lọ lé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Emmanuel Primary School ti ń bẹ ní Ìjẹ̀bú Ìsìn. Ibẹ̀ lọ́lọ̀. Ibẹ̀ lọ́lọ̀ o. Kò ì tí ì parí nílé ẹ̀kọ́ òun. Ìní àbúrò bàbá rẹ̀. STA torí morò. Ìní torí morò wá mú pé já lọ Sékòó kọ́ lọ kàwé rẹ̀ sí. Ẹ̀jẹ̀ ń padà sẹ́yìn, ẹ̀jẹ̀ ń padà rán yín létí díẹ̀. Àsìkò tán bí àsìkò tó lágbára ni. Ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án. Ẹ mọ̀ pé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ni Lolú Jacob sí kú. Ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ọdún 1915. Iná bí bàbá alájọṣúmọ́lú tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ìsàn oyin tó wá di ìsànyìn kò jìnà púpọ̀ sí Ìjẹ̀bú Omuṣe àti Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn lásìkò tá à ń sọ̀rọ̀ yìí. Àsìkò tó lágbára ni o, tó yẹ pé bàbá alájọṣúmọ́lú wáyé. Inú ń gbọ́ kìjikìji ìlàgbègbè yìí wà nígbà náà. Láàrin nínú abúlé kòkó ló ti ń bẹ nínú gbóhùn. Ìlóhùn láti gbóhùn àwọn ọmọ kékèké tí ń ké àwọn ọmọ tuntun. Òwẹ́ òwẹ́ òwẹ́. Obìnrin kan Gírèsì Òkúrọ́mikọ̀, Gírèsì Òkúrọ́mikọ̀, olúnàíkẹ́, ó mọ̀ bí Bẹ̀tà. Ìbẹ́ta ni bàbá alájọṣúmọ́lú o. Nígbà ń sọ fún un pé Òkúrọ́mikọ̀ ó kú oríire o, ó mọ̀ bímọ. Ìbẹ́ta ló bí o. Ọba bu ẹkùn Bẹ́ta. Ilódé torí pé lásìkò ọ̀hún tí Bẹ́ta bá wáyé, wọ́n mú kan nínú àwọn ọmọ ọ̀hún, wọ́n fi ṣètùtù. Kò sí nǹkan tó lè ṣe sí. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá alájọṣúmọ́lú ń bẹ lára wọn. Ṣùgbọ́n tó jẹ́ pé orí ló kó yọ tí ìṣó òun náà fi ṣètùtù. Wọ́n ṣe mú kan rè o. Wọ́n fi ṣètùtù ńgbà náà. Níbo wá di ọdún 1927 gangan, alájọṣúmọ́lú ó ti wà Lékòó.
o wa wa ni le ko Saint John aro loya lati be o tun lo le ko mi leko na ni o nibi to ti wa pari lodun 1934 Nayi odun meji ngbo pari nile eko yi. O wa lo re kose. O kose te lo. Lodo rojaye. Odo rojaye leku. Nilo ti kose te lo. Odun mesan gako. Ene baba. Alajo shomolu. Nilo vi kose te lo. Odun mesan. Oko seun o gba yonda o se freedom o wa be tin sise te lo o tin sise yi lo wa wo pe owo to wole lara ise te lo yi ko to nkan o ta ni wa woro ko fi sada kin wa nkan mi ti o tumo mowo wa Nga ton ronu kini si. In la buro babare to mu wase ko. In yon tori moro. O wa lo si. Ile Cameroon. In la la josho molu. Batele. Batele. Nima nde Cameroon. Bobo kan to ni lokan ni bi o se dolowo sokowo bobo awon kan to ba tin wa sokan re ni dawole bele ba se le ti o yori yo gbojule yo mu mi teyan ba jakule yo gbejule yo mu mi bo ba tun se mi tori pe ko lo bo se yo lo yo gbojule gbogbo nkan lo ngbiyanju lo ngbiyanju o gbiyanju gbiyanju Otaja, okiri oja, otanusi pepa. Ikanara won to wa jo nbe. Iyin o ma ngba jo. Ini iyin o ba so fun nipa ise ajo gbigba ni Cameroon. O ni fe sibe ni se salaye inu re dun. Nibo wa pada dorile ede Nigeria. Lodun 1954. Pelu ero kan pe oun na wa bere ise ajo gbigba. Nasiku yi. Omo odun makandinlogoji 39 years. Nla lajo somolu ngba na o. Sugbon ko to ko ni Cameroon. Kini kaadi ti eni tan jo nbe to fi ngbajo o mu lara re wa o wa firu re o wa fi se eda ti e nigbode Nigeria lo je pe idi ise yi lo ti wa pada ri oruko alajo somolu je lo de Alajo Somolu, Alajo Somolu. Se ko ri jakule ni, ori. Nibo de Nigeria. Ori oniruru jakule. Eje ni papa pa kin le si oju oko le O be si ni sise O wa awon customer Ni mo ko bere Obolopo awon customer gan to ri gan Won o pe seru re lo wa mo gbajo lowo wa koko wa sa lo bo se nkan nkan
títí tó lọ́hún fi ṣe. Kó fi rí àwọn kan tó ń kówó fún. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàjọ yìí. Tí ọ̀rọ̀ yìí fi yọ wípé tó bá ní orí èèyàn pé bí alájọsọmọlú tó fi odi ọdún mẹ́ta gbàjọ láì kọ orúkọ ẹnìkankan lẹ̀. Ọdún mẹ́ta ó gbàjọ kò dẹ̀ kọ́ ọkọ èèyàn lẹ̀ pé Samadélere o, order 10,000. Kẹ́misọ́lá Williams o, order 2,000. Kọ̀ọ̀kan kò dẹ̀ sí owó san fẹ́ni kankan nínú wọn. Ìmí tún wà tán máa ń sọ nípa rẹ̀. Bàbá ní orí rẹ̀ pé bí alájọsọmọlú tó ta mọ́tò tó fi ra kẹ̀kẹ́, ẹ máa ń gbọ́yìn náà. Nǹkan tó fa àṣàmọ̀ méjèèjì tọ́lọ̀ ń bá kádàrá ń sọ lálẹ́ yìí. Níbi orí bàbá alájọsọmọlú pé dé, gbogbo owó táwọn èèyàn bá dá sí lọ́wọ́ láì kó kọ wọ́n lẹ̀, yóò rí pé òun kówó wọn fún wọn. Ibi tó lọ ń dẹ̀ tún wá kẹdé. Irú owó gangan tẹ́ ẹ fún un, òun náà ni yóò dá padà fún yín. Kò dẹ̀ ní gbé owó táyé, kò ní gbé fún Kẹ́hìndé. Ó ṣe kinní ọ̀hún débi pé yóò sọ fún àwọn oníbàárà rẹ̀. Yóò ní ẹ̀kọ́ nọ́mbà tí ń bẹ lára kọ́bọ̀ àbówó owó tẹ fẹ́ filẹ̀. Nọ́mbà tí ń bẹ lára rẹ̀. Ẹ̀kọ́ yọ́ yà ọ́ lẹ́nu pé nọ́mbà òun gangan, owó tó ní nọ́mbà òun gangan lọ gbà padà. Wọ́n dánwò lákọ̀ọ́kọ́. Wọ́n rí pé kò kówó àwọn lọ. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde kẹ̀tíkẹ̀tí. Ó bẹ̀rẹ̀ sí ní yáwọn èèyàn lówó ṣòwò. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní àjẹṣẹ́kù sọ́dọ̀ rẹ̀. Ó jólóòótọ́. Ó lawọ́. Ó jẹ́ pé ó dẹ̀ jáfáfá nídìí iṣẹ́ rẹ̀. Nígbò bóyá ọkọ́lé odùnúkàn ládùúgbò odùnúkàn níjèṣà nọmba 10 ọkọ́lé bẹ̀. Nígbò bóyá ó talé òun fún ṣọ́ọ̀ṣì kan. Ó tún wá lọ rèé kọ́ míì sí Ọlọ́run Kẹ́mi ní agbègbè owó tútù ní Bàrígà. Òkìkí rẹ̀ kàn. Gbogbo àwọn ọjà wọ́lọ́wọ́, ọjà òyìnbó, my 12 tó fi dé Sọmọlú gan, alájọsọmọlú tán fi ń pè é. Ó jẹ́ pé látàrí òótọ́ ọnú tí fi ń ṣiṣẹ́, gbogbo ọjà òun náà ti ń dáwó fún láì dẹ̀ kó kọ wọ́n lẹ́ o. Kò dẹ̀ sí owó san fẹ́ ní kankan nù wọ́n. Sí owó san fún wọn.

ìdí tó fi wá ń pè ní ẹni tó rí rẹ̀ pé tó ta mọ́tò tó ra kẹ̀kẹ́. Torí pé àwọn ibi tó ti ń gbàjọ́ ti pọ̀, ó ra mọ́tò kan gbà náà, ó fi ń gbàjọ́. Nígbà tí ó bá ti wá rí pé mọ́tò tó ń wù ó ti gbó, bàbá alájọṣọmọlú dípò tí ó fi lọ ra mọ́tò míì, ó wá ta mọ́tò, ó wá ra kẹ̀kẹ́. Ònà fi ń pè ní alájọṣọmọlú tó ta mọ́tò tó ra kẹ̀kẹ́, ó wá fi kẹ̀kẹ́ òun, ó lọ fi ń gbàjọ míì. Ǹjọ́n bí wa lọ́dé tẹ́ ta mọ́tò ra kẹ̀kẹ́, owó téèyàn ó fi gbọ́ bùkátà mọ́tò ó pọ̀ ju ti kẹ̀kẹ́. Èrè tí ìwà máa pa tí ìbá lo mọ́tò yóò pọ̀ sí. Kí ló wà nínú kóun gun mọ́tò tàbí kóun gun kẹ̀kẹ́? Ebi tọ́rọ̀ ń ti yọ nìyẹn. Níbi ó ṣe dé, alájọṣọmọlú

0: lára àwọn tọ́jọ́ ń gbàjọ. Ọládìní Ọlátúnjí lórúkọ ọ̀nù, ó bó oko gbèsè nídìí àjọ. Bàbá alájọ Ṣómólú yìí, òun ló gbà á lẹ̀, òun ló san gbogbo gbèsè rẹ̀. Kò dẹ̀ sọ fẹ́nì kankan o. Kò sọ fẹ́nì kankan. Ìdí rẹ̀ gbogbo àwọn alájọ pátápátá ńgbà náà, wọ́n máa ń wo bàbá yìí bíi bàbá wa. Bàbá wa. Nínú ilé rẹ̀ gan, ni gbogbo àwọn alájọ náà ti wá ṣèpàdé. Nígbà tí bàbá yìí ń bẹ láyé, òun ni ilérìdà àti akápò fún bí 200 ọdún fún ìjọ Anglican léyìí tí ń lọ ní Ṣómólú ńgbà náà. Tí ń bá sọ fún yín pé bàbá alájọ Ṣómólú wá ṣiṣẹ́ àjọ yìí títí di ọdún 2010, nígbà tó jẹ́ ẹni ọdún 95 years, ó wù kó máa ṣiṣẹ́ yìí lọ. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ náà ní, "Dádì, ẹ ti dàgbà, ẹ lọ sinmi." Bó tilẹ̀ jẹ́ pé bàbá yìí tẹ̀lé ìmọ̀ràn àwọn ọmọ rẹ̀, kọ̀ jáde lọ gbàjọ mọ́ o. Ṣùgbọ́n àwọn tó ń jẹ oníbàárà bàbá yìí tán máa ń fún lájọ, wọn ò jó sinmi. Wọ́n á tún wá sílé bàbá yìí, wọ́n á tún máa dájọ fún nínú ilé rẹ̀ ní 95 látàrí òótọ́ inú tó fi ṣiṣẹ́ rẹ̀. Wọ́n ó dẹ̀ wálé bàbá láti wá gbà níparí oṣù. Àwọn fúnra wọn ló wá délé tí ń májọ wá. Nígbà wá di ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2012, bàbá alájọ Ṣómólú ọ̀dágbére fáyé o. Látàrí àárẹ̀, kìí ṣe nítorí àárẹ̀ gan, torí pé ó ti dàgbà. Ẹni pé 97, ṣáàtú lè sọ pé àárẹ̀ kan ló ṣe mọ́. Orí láti bí ó ti bẹ̀rẹ̀, orí bó ṣe rìn, kò sẹ́ni tó bi tí ò ní rí wí, kò sọ lálá tó bi tí ò ní rí sọ. Ẹsẹsẹ lèèyàn ń gbé ìgbésẹ̀, ẹsẹsẹ lèèyàn ń gbé ìgbésẹ̀. 0916 893 1000, kí n gbé pè kan àbí méjì kí n tó lọ sí ọ̀dọ̀ Mike Bámidélé, ọmọ ìlú Òpétù Ìjèṣà. Ìtàn pọ̀ lálẹ́ yìí, ìbéèrè àfikún lórí àwọn ìtàn tá a ti mẹ́nubà. 0916 893 1000 tàbí 0915 3 3 3 4 8 9 3, bó dẹ̀ jẹ́ 0911 3 4 8 9 3. Àwọn ojú òpó tó wọnú kulu rè lálẹ́ yìí. Lójú òpó Facebook, West Radio 893 FM fan page. Kọ́ bá yá, a wá béèrè béèrè láti lè fi ẹ̀bùn tí ojúko tó ní ká fún ẹni bá gbà béèrè tó ní ká fún. Àjù béèrè ń ta. láìpẹ́. Ẹ já dọ́dọ̀ Mike Bámidélé. Ta ni Mike Bámidélé? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ò mọ Mike Bámidélé. Kí ló kọ tán sọ? Ibo ná bi sí bó lọ jẹ? Kí n tó lọ sọ́dọ̀ Mike Bámidélé ọ̀hún, kí n kí lára àwọn ọlọ́jọ́ bí òní tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án, ọ̀nàrẹ́bù Olúṣọlá Adéwálé Owólabí, bàbá àlùbáríkà ara àwọn igi lẹ́yìn ọgbà bàbá onítànú o, ìgbà ọdún ọdún kan ni o, bẹ́ẹ̀ ti ṣe ọdún ọdún ní ẹ̀ṣẹ̀ mí láṣọlọ́ Elédùmarè. Ẹ pẹ́ láyé ojú yín ò ní rí bí o. Ẹni bá ṣeré fúnyàn ó yẹ kéèyàn kí kó kì í. Ọ̀pọ̀lọpọ̀ náà ṣeré fún tó jẹ́ pé ibi yóò fi máa sọ fẹ́ni tó ṣeré fún. Ọlọ́rẹ́bù wo làbí ó ṣe dáadáa o. Ìbànújẹ́ ò ní dé bá yín o. Aṣọ́dún ọdún ni ẹ ṣe tẹ̀mí. Ìgbà ilé yín ò máa lékún o. Àwọlé yín ò ní fọ́. Láṣọlọ́ Elédùmarè ìgbàlè yóò dẹ̀ ní fàyà. Àwọn ojú òpó sì wà ń ṣíṣí ilẹ̀ tẹ bá fẹ́ pè wọlé. Bákan náà lára àwọn ọ̀gá mi tó jẹ́ pé ó ṣọjọ́ òbí lónìí, ọ̀gá mi Mr. Alábí Ṣẹ̀rí Ìfù nínú ọgbà Federal Poly lọ́fà. Tẹ bá gbọ́ mi tí mò ń fè bó pẹ̀rẹ̀pẹ̀ bí ìbò ẹnu mi ṣe máa ń dùn hí. Àwọn ọ̀gá tó kọ́ mi nù ú òní lọ́jọ́ bí Mr. Alábí. Ìgbà ọdún ọdún kan ni ò láti ọ̀nà Elédùmarè láti ìkànnì West Radio 89.3 FM. Ìlà tí ń kí yín bàbá yìí kò sígbà tí yìí ń ṣètò láti ìpínlẹ̀ Kwara yóò rí pò ń gbé tò mí. Ẹ ṣeun o, ẹ kú àtìlẹ́yìn wa. Bí ó yẹ yín kò ní yẹ̀ ẹ́ lẹ̀, òkò àjẹ́ ò ní bàyín tí yín ò ní bàjẹ́. Ẹyẹ ń dé ọ̀dọ̀ Mike Bámidélé báwọn ká tó lọ bí iṣẹ́ àmúrelé ká tó mọ̀ lọ́lé. Ọdún 1945 iná bí Mike Bámidélé sílùú Pétú Ìjèṣà nípínlẹ̀ Ọ̀ṣun. Ilé ẹ̀kọ́ St. Mary nílùú Pétú Ìjèṣà. Ibẹ̀ ń lọ́lọ́ o. Ibẹ̀ lọ́lọ́. Ṣùgbọ́n torí pé bàbá rẹ̀ kú àti pé kò sówó, ìní Mike Bámidélé ìní kò ṣe láǹfààní àti tẹ̀wájú nílé ìwé ńgbà náà mọ́ o. Kò lè tẹ̀wájú mọ́. Ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ sí ìjà jíjà àgbọ̀n ṣe máa ń jà kán máa ń jà ó nífẹ̀ẹ́ sí. Ó fẹ́ràn rẹ̀ pọ̀. Ó nífẹ̀ẹ́ sí gan mọ̀ ni. Gbogbo èrò ọkàn rẹ̀ dẹ̀ ni pé bóun ó ṣe gbé ọkọ ìdílé òun ga. Àwọn ọ̀fẹ́ ìjà yíyà tó níyì ó jẹ́ kóun gan kọ́mọ ọjà kiri àdúgbò. Gbogbo àwọn àdúgbò tí ń gbé iná ti mọ̀ pé ẹkùn rẹ o kò ráyè wà kò ráyè ṣùmẹ̀ṣùmẹ̀. Kò tó wá di pé ó lọ sílùú Èkó. Ọdún mọ́kàndínlógún ni ló wà kó tó lọ sẹ́kọ̀ọ́. Mike Bámidélé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò mọ́. Rẹ́sílà ní mọ́ ń jà rẹ́sí ní. Ló sábà mọ́ ń jà. Kó tó lọ sẹ́kọ̀ọ́ lọ́mọ ọdún mọ́kàndínlógún. Ọkọ lọ, ọ tẹ̀lé ẹ̀gbọ́n rẹ̀ kan, ọ tẹ̀lé lọ sí Adó Èkìtì láti lọ rèé kọ́ṣẹ́. Láti Adó Èkìtì, Mike Bámidélé. Ẹ̀làbáyé òjò iná sọ nígbà ń bi, kìí ṣe Mike Bámidélé tí gbogbo ayé mọ̀ òun. Ẹ̀làbáyé òjò látàdó Èkìtì ọlọ Àkúrẹ́ ọlọrẹ kọṣẹ búrẹ́dì. Lẹ́yìn náà ló ṣẹ̀ wá lọ Sékòó. Ó rí bó ṣe rìnrìn àjò rẹ̀, ọjọ́ Agùn kọ́là ń kọ̀run. Ó lo Èkó, ibẹ̀ ni ló ti wá ṣiṣẹ́. Bá ti ń ṣe bá ṣe ń ta ẹ̀lẹ́tírónìkì bẹ́ẹ̀ ló ti kọ́. Wọ́n ṣe ń ta ẹ̀lẹ́tírónìkì, àwọn ẹ̀lẹ́tíríkà pàtí ń ní àdúgbò Lẹ́wìsì. Ibẹ̀ ni ló ti kọ́, ibẹ̀ ló wà tó ti ń ṣiṣẹ́, tó ti ń tà, tó ti ń ṣe. Ṣẹ́ǹdé bó ṣe ń kọ́ ẹ̀lẹ́tírónìkì ń lọ bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ sí ká máa jùṣẹ́ bọ́ksìn. Kò tó wá di pé ó padà wá tún ní ìbápàdé pẹ̀lú ẹni tó wá padà kọ́ níṣẹ́ rẹ́sílì ọ̀hún kan náà. Ọmọ ilẹ̀ Lẹ́bálọ́ọ̀nù ni ló padà wá kọ níṣẹ́ ọ̀hún. Ẹ̀rí bí ó ti bẹ̀rẹ̀, ẹ̀rí bó ṣe rìn lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì tí ó kúrò ní ṣọ́ọ̀bù tí ó lọ rèé ja ìṣẹ́. Kò yẹ pé ńgbà ń gan, ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ Broadway lọ́dún 1962 Lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ ní àwọn tó máa ń kọ ńgbà náà. Ká mọ́ pa, ká mọ́ wọ. Ẹ̀làbáyé òjò padà ti ṣọ́ọ̀bù láti gbájúmọ́ ilé tó ní ṣe pẹ̀lú eré ìdárayá ìgangan mọ̀ ni. Bẹ́ẹ̀ sì ni bójútó ìyìn eré ẹlẹ́ṣẹ̀ títí di ọdún 1964 kó tó wá padà di pé ó yí sí ti oníjàkadì rẹ́sílì tàbí rẹ́sílì lẹ́pẹ́. Kó tó padà di pé ó yí sí tí mo ní bábà láti ìyànà Fádípẹ̀ Oṣó. Adéwùmí Kàsímù Adékàsì láti New Garage Ìbàdàn. Mo rọ́wọ́ rẹ ní Facebook New West Radio 893 FM fan page. Ayọ̀dẹ Ìbùsáyọ̀ Adémúyíwá, mo rọ́wọ́ rẹ o. Àfọlábí Sunday Osana, o ṣeun o. Ẹ lálò báríkà. Ta padà síbi a ti ń bọ̀. Ó ti wá bẹ̀rẹ̀ sí ní bọ́ sí ti àwọn onírẹ́sílì. Inú rẹ̀ ti ń dùn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Ó bójútó títí ó fi dọdún 1964 kó tó wá di tòníjàkadì. Eléyìí gangan tó dìídì nífẹ̀ẹ́ sí. Torí bá ṣe máa ń fò tó máa ń tọ nǹkan nǹkan lọ́jọ́ fẹ́ràn rẹ o. Ó nífẹ̀ẹ́ rẹ̀ gan mọ̀ ni. Lára àwọn tó wá jẹ́ kínú rẹ̀ dùn jù ni ẹni tó jẹ́ pé ó ń wò bí àwòkọ́ṣe. Èyàn kàlíìlì àbùkàlíìlì láti lẹ́bá lóònù. Àbùkàlíìlì yìí ilẹ̀ ẹ̀làbáyò òjò ni ló padà bá rìn tẹ̀lé lọ sí lẹ́bá lóònù. Níbi ó ti wá dìídì lọ́rẹ̀ kọ́ṣẹ́ ìjà jíjà lọ́jọ́ 18 oṣù kẹfà ọdún 1964. Ibi orúkọ rẹ̀ ti yí padà láti ẹ̀làbáyè òjò sí Mike Bámidélé rè o. Kó tó kúrò lórílẹ̀-èdè Nàìjíríà, ó gbìyànjú ó wáṣẹ́ kí. Ó lọ sí ilé-iṣẹ́ tán ti ń gbanisíṣẹ́ ńgbà náà. Ilé-iṣẹ́ ìgbanisíṣẹ́ yìí ẹ̀yìn wọ́n máa ń gba káàdì kan, lébọ́ káàdì náà máa ń pè é. Ó nílò káàdì kan tó fún wọn níṣẹ́. Ó ti wá fowókọ rẹ̀ làbáyé òjò. Ó ti fi gba káàdì kan wáṣẹ́, wọn ò fún níṣẹ́ òun, ó dẹ̀ lè gbà ju káàdì kan lọ. Ló bá tún lọ yí orúkọ òun padà sí Mike Bámidélé. Ó fi gba káàdì míì, ó fi wáṣẹ́, wọ́n wá padà fún níṣẹ́ òun. Ibi tó ti wá ń jẹ́ Mike Bámidélé rè o, tó ti pa ẹ̀làbáyé òjò tì. Bàbá rẹ̀ ọmọlúù Òpétù Ìjìṣà sì tì ní Apostle Special Apostle Nathaniel Sunday Òjó ni bàbá rẹ̀. Mike Bámidélé ó jà ribiribi lókè òkun nílẹ̀ Spain, France, Belgium, Financia, Pakistan, bẹ́ẹ̀. Ó yẹ pé tán bá ní ọ́ wò ó, gbogbo ìgbà tó fi kópa nínú ìjàkadì rẹ́sílì, ó tó bí ọ̀ọ́dúnrún tó ìjà takuntakun. Ọjà ribiribi gẹ́gẹ́ bí akọni. Mike Bámidélé ó gbìyànjú ọ̀sápá. Òun ló fi ṣe bẹ́ẹ̀ ṣe ìgbélárugẹ orúkọ rẹ̀. Nígbà ó wá di 17 oṣù kejìlá ọdún 1969. Àìsàn ọkàn átàtàkì ni ló kọlù ó nílé rẹ̀ ní London. Tó dẹ̀ fi dágbére fáyé. Ìgbọ́n wá gbé dórílẹ̀-èdè Nàìjíríà. Náṣẹ̀ wá lọlẹ̀ mọ́ ara. Ó sì rẹ̀ wípé ẹ̀làbáyé òjò ní ń jẹ́ o. Wọ́n tó gbé òkú rẹ̀ lọ sí ìlú Òpétù Ìjìṣà. National Stadium bẹ̀rẹ̀ ti ṣẹ̀yẹ ìkẹyìn fún Lẹ́kọ̀ọ́ kọ́ tó gbé wálé ní Òpétù Ìjìṣà. Níbi wọ́n sìnkú rẹ̀ sí. Ẹsẹ̀ ògbèrò nílùú Òpétù Ìjìṣà lọ́dún náà lọ́hùn-ún nígbà ń gbédè. Káwọn èèyàn kọ hà, tán kọ hà. Ọjọ́ 19 oṣù kínní ọdún yẹ 2000 iná ṣe ayẹyẹ ọdún kẹwàá rántí rẹ̀. Nígbà náà ṣùgbọ́n a rí àwọn nǹkan tán lè fi mọ́ fọn rere rẹ̀ gẹ́gẹ́ bí akọni lórílẹ̀-èdè Nàìjíríà. Kẹ́ ẹ tún lè mọ̀ pé akọni mínú o tọ́ jáde nílùú Òpétù Ìjìṣà tí mo ti jáde. mo ti mu ti professor Akinsanmi wa nigba kan ri akoni mi jure awo jo po si wa nsisi le 0916 893 1000 ka de bi si amurele wa awon to ba ti pe igba bere lale yi kan gbebun 0916 893 1000 hello emo ka le o emo shun o ko yin o
1: ajo
0: mi gbo yin baba Eda ko pe number mi e pe 0916 oju opo ni e mo binu 0916 893 1000 amo kan to moju opo won o hello e ka le o okay alajo somolu baba alajo somolu ka so tan re e seun a ti so le kan pe omo ilu jebu isanyin ini pe ko fi gbogbo ara jina si ijebu mushi eyin ati ijebu ode e seun se pe fun yin beere baba mi pe hello hello e mo kale e ti wole o
1: okay mo mo so ro ko ile o so
0: ki le pe baba
1: ojo Emmanuel da ko ile o so
0: ojo Emmanuel la to wo di apata e se o ki le ri sa won kan kale yi baba
1: akoko na n pa baba oluwade alajo to mo lu mi ọlọrun ọgbọn tó ń kọ tó yàn mọ ọlọrun adé máa fún un ṣe
0: akáyè
1: ni ọlọrun máa ń mú ọmọ ọjà
0: àmì ò ẹ jẹ ń bí ń béèrè bóyá ẹ lè gbẹbùn tójú kó filẹ alájọṣọmọlú tá a sọrọ rẹ hùn ọdún wo ìlásọpọn bíi aníbẹta ni ọdún wo ìlásọpọn bíi.
1: Ẹ jẹ́ ìyìn ní àárín ṣe kò kọ́ ní láàrin ìgbàsọ̀tọ̀.
0: Ẹ mi gbọ́ yìn.
1: Ó wọlé láàrin bọ́ọ̀ ìgbàsọ̀tọ̀
0: rẹ̀. Ẹ ẹ wọlé bá wa ní. Ọdẹ ọdún wo ló kún gbà náà? Ó dẹ̀ wù mí kí n fún yín lẹ́bùn yín o bò láṣìṣe o. 0916 893 1000 ẹ kalẹ o ẹ bá yín rẹdò yín lọlẹ
1: ẹ kalẹ o
0: ẹ mọ ṣeun ó kọ yín sá o
1: àtúndínká òde ni o
0: ẹ ṣeun láti ológun ẹrú ẹ ṣe o
1: mẹtòfitì ni wọn bí baba
0: mẹtòfitì ni wọn bí èmi màá bí yín
1: ìbéèrè
0: bí ìgbà bìyìn ẹ já lọ sọdọ ẹ làbáyé òjò lè ti àsọkẹyìn ọdún wo náà bí òun. Ọdún wo ló kún gbà náà ilé ìtàn mọ̀ iná kọ́kọ́ sọ kódà bóyá fúnra wa níṣẹ́ àmúrelé ni níṣẹ́ àmúrelé tá a fún yín jẹ́jọ ká dáhùn rẹ̀. A ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin aláàfin àti ọlọ́fin. Hello, ẹ kalẹ́ o.
1: Ẹ bá lọ.
0: Ẹran ṣé ó kọ yín o.
1: Láti Sheriff lórúkọ mi.
0: Láti
1: Ìbàdàn.
0: Ìbò ń bàdàn.
1: Nípàdé.
0: Òkè o. Kí n béèrè lọ́wọ́ yín.
1: Bẹ́ẹ̀ni bá.
0: Ọjọ́ wo oṣù wo ọdún wo la ni pé wọ́n ṣe ayẹyẹ ọdún kẹwàá fún máìkì bá mi délé kẹgbà ago léyí tí ojú kò ní á fún yín yìí. Hello, wọn ò rí lò mọ́ o, ojú òpó ìlálẹ̀ yìí, ọ̀ya gbọ́rọ̀ olúwa bí. Hello.
1: Hello, ká lẹ́sà.
0: Ẹ mọ̀ ká lẹ́sà.
1: Lẹ́sà. Kọ́láwọlé ìṣọ̀
0: láti
1: àgbọ̀fẹ́ tí.
0: Láti àgbọ̀fẹ́ tí ní BCG mọ́ra wọn kọ́hun.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun. Kí n bèrè bèrè lọ yín.
1: Ẹ pé ọká gbìyànjú.
0: Ẹ ṣeun. Olú Jacobsì. Ẹ kàn fún mi ní ọjọ́ tán bí àtọdún àtoṣù kẹgbà kẹgbà go yìí.
1: Bàbá wo ló ń ṣe Olú Jacobsì?
0: Kí ni pé.
1: Ká ní sàkún ẹ̀wọ̀.
0: Ẹ mú Olú Jacobsì.
1: Ṣé ẹ wá ẹ̀.
0: Ṣúgà já ọ̀dà ẹyẹ ń bì yín nìmí. Ẹyin lẹ́yìn àkọ́kọ́ tí ń gbọ́ tí ó ní kò mú Olú Jacobsì o. Ọ̀dà ta la sọ pé ó kọ́ máìkì bá mi délé ńṣẹ́.
1: Máìkì Akíndọ́lá gbin.
0: Kì í ṣe ọmọ Yorùbá, ọmọ Lebanon ni o.
1: Òyìnbó kan ẹ pè ṣùgbọ́n Máìkì Akíndọ́lá. Máìkì Akíndọ́lá pásítọ̀ ni.
0: Àìrọ́ ìrọ́. Mo ní àbùkálì àbùkálìlì ọmọ Lebanon. Ṣé kí n fún yín nìmí?
1: Ẹ fún mi.
0: Ẹ ṣeun. Ó wù mí kí n fún yín. Bàbá yìí dẹ̀ gbìyànjú.
1: Okay, sir.
0: Ọ̀dà ọdún wo ló dágbére fáyé kan fún mi lọ́dún tó dágbére fáyé ní London kẹgbà ago yìí.
1: Ṣé Máìkì Akíndọ́lá?
0: Báyọ̀ bá mi délé òun.
1: Ayọ̀ bá mi délé.
0: Ẹyin o. Ọdún tó dágbére fáyé.
1: Ọdún mẹ́wàá sẹ́yìn ẹgẹ̀.
0: Ẹ pè mí padà ẹ dákun. Hello. Ẹ mọ̀ kálẹ̀.
1: Ìjọ mẹ́ta.
0: Ọjọ́ kan kú o bàbá mi.
1: Àgádékè ló ń fẹ́rẹ̀ láti ẹ̀ka
0: sí i. Kílẹ̀ pé.
1: Àgádékè láti wáyà kébù.
0: Láti wáyà kébù ọ̀gá gòkè.
1: Àgádékè àgádékè.
0: Ẹ ṣeun. Ọ̀yá kí n sáré fún yín béèrè kẹ́gbẹ̀bùn pápá àpákẹ́kẹ́ wá gbà àgbò ìjọ mẹ́jọ.
1: Ọ̀yá ẹ béèrè.
0: Ẹ bá ń pe orúkọ Olú Jacobsì lápèjá.
1: Olú Jacobs. Ẹ̀làbáyé òjò.
0: Àìrọ́ o, ẹ ti gbé fúnra o. Máìkì bá mi délé lẹ̀làbáyé òjò o.
1: Olú. Àfẹ́ ìjọ tó ní ti kọ̀ọ̀bù
0: yẹn.
1: Alájọṣe.
0: Alájọṣe olú lẹ́gbọ́n. Àwọn èèyàn lálẹ́ yìí.
1: Àti ẹ̀làbáyé òjò yẹn.
0: Ọ̀dà tó bá jẹ́ alájọṣe olú lẹ́gbọ́n gbà náà. Ọdún wo ló kú ẹkàn fún mi lọ́dún tó kú tí bàbá òun kú kẹ wá gba ago yìí.
1: Títa ní kú rẹ̀.
0: Alájọṣomolú.
1: Ó kú ní ẹyìn 2010.
0: 2010 ni.
1: Ó kú ní 2012.
0: 2012. Kí lẹ po kọ yín lẹ́ẹ̀kan sí.
1: Àgbẹ̀gbẹ̀
0: 97. Ẹgbà. Kí lẹ kó kọyín lẹ́ẹ̀kan sí.
1: Agalókè.
0: Agalókè. Ọ̀dà. Ọ̀dà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ti gbẹ̀bùn. Ẹ ti gbẹ̀bùn. Hello.
1: Ẹ ká lẹ́sà.
0: Ẹ mọ̀ ká lẹ́sà.
1: Kò dé ìmọ̀ràn ìlú láti wọ́jú àtàtà.
0: Bàbá mi, ẹ ṣe o.
1: Àwọn àkúrò tó ẹ̀fọn náà lọ́ta.